0: ndị na-ekwu okwu asị, ndị ọkada na-eji nwayọ maka na ụzọ emebichasịgo. Nke ịtọ bụ, a na-ekwu okwu sị na gị tinye ego na n'obodo bụ Naịjirịa ugbu a, ya bụ nye ndị isi ọchịchị bụ ndị federal government na-ekwu maka nye gbasa ndị ọcha sị gafa bịa tinyebe ego na Naịjirịa maka obere oge na Naịjirịa ya emepe. Udo dịrị nụ, ona ka o si wee ha m n'ọnụ na ofu redio steshọn anyị bụ Isan Binoculars. Udo dịrịkwa n'ọzọ. Onye na-ekwu okwu a bụ Fuwane Nomoke, anya mmiri Good News Ukwuchukwu. Ọya dịrị nụ mmanụ ụtụtụ, dịrị nụ mmanụ ehihie, dịrịkwa nụ mmanụ abalị. Ndewonu.
1: Ndewo yi ẹsìnkú bí ojú ọjọ́ ṣe rí ní ibi gbogbo tí ẹ ti ń gbọ́ wa. Èyí ni ilé iṣẹ́ Isan Binoculars Radio, èyí tó kalẹ̀ sí ìlú Yúròmù. Ìròyìn ló ń dé sétí ìgbọ́yín láti ẹnu ọ̀gbẹ́ni Gbọ́lágadé Ọwọ́labí. Síwájú ẹ̀jẹ̀ ká gbọ́ àkókò ìròyìn náà. Gbogbo àwọn olùgbé Yúròmù ni wọ́n ti ṣe ìkìlọ̀ fún pé kí wọ́n wà ní ojúfò fún àwọn tó ń fini ṣòwò ẹrú. Ẹ ṣe pẹ̀lẹ́ tí ẹ bá wà ní ojú pópó, àwọn àjọ tí ó ń tún ọkọ̀ ṣe iná pàrọwà fún àwọn tó ń wa mọ́tò, ẹ wá bá orílẹ̀-èdè Nàìjíríà dòwòpọ̀ báyìí. Ìjọba àpapọ̀ òun ló rọ gbogbo àwọn olùdókòwò àti olùdásílẹ̀-iṣẹ́ sílẹ̀ káàkiri gbogbo àgbáyé láti wá bá orílẹ̀-èdè Nàìjíríà dòwòpọ̀. Wàyí o, ẹ̀jẹ̀ ká gbọ́ ìròyìn náà lẹ́kùnrẹ́rẹ́. Gẹ́gẹ́ bí gbogbo àgbáyé ṣe ń sami ayẹyẹ àti gbógun ti ìwà àṣefàyàwó àwọn ènìyàn àbí fíwọ̀n ṣe òwò ẹrú káàkiri gbogbo àgbáyé, èyí tó máa ń wáyé ní 30 oṣù keje ní gbogbo ọdọọdún, ó ní àmọ̀ràn ti lọ bá gbogbo àwọn olùgbé ìlú Yúròmù láti wà ní ojúfò, láti wà ní ojú làlákàn fi ń sọrí nípa ọgbọ́n àlùmọ̀kọ́rọ́ yìí tí àwọn ènìyàn kan máa ń lò láti fi àwọn èèyàn ṣòwò ẹrú ní ilẹ̀ òkèèrè àti níbikíbi tí àwọn irúfẹ́ ìwà burúkú báyìí wà. Nínú ọ̀rọ̀ rẹ̀, ọ̀gbẹ́ni Alfred Moses Ekata ó sọ wípé ọjọ́ tó ti pẹ́ ni ọ̀pọ̀lọpọ̀ àṣòwò ẹrú ti wà, ṣùgbọ́n láyé òde òní wọ́n tún ti wá irúfẹ́ ọgbọ́n mìíràn láti máa kó àwọn ènìyàn lọ fi ṣe òwò nàbì àti oríṣiríṣi ọgbọ́n àlùmọ̀kọ́rọ́ yìí láti máa sọ pé àwọn fẹ́ fún wọn ní oore ọ̀fẹ́ àti kàwé ọ̀fẹ́ àti bóyá wọ́n bá wọn rí iṣẹ́ ní ìlú òkèèrè. Ọ̀gbẹ́ni Kósà fi yé gbogbo ènìyàn wípé ohun tó fa eléyìí ojú ìṣẹ́ àti ìyà tó ń bá àwọn ènìyàn fínra lọ, òun ló jẹ́ kí àwọn èèyàn máa kó sínú páńpẹ́ yìí. Ó wá rọ ìjọba, àwọn olóṣèlú, àwọn amòfin lórílẹ̀-èdè Nàìjíríà wípé kí wọ́n la àwọn èèyàn lọ́yẹ̀ láti lè dènà gbogbo ìwà burúkú yìí ní orílẹ̀-èdè wa. Ẹ ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ tí ẹ bá ń wa mọ́tò ní ojú pópó. Àwọn àjọ atọ́kọ̀ṣe ni ó kéde ọ̀rọ̀ yìí ní ìlú Ìbíní, ní èyí tí ẹni tí ó jẹ́ alága wọn, Ọ̀gbẹ́ni Emmanuel Obo, ṣàlàyé wípé ọ̀pọ̀lọpọ̀ ìjàm̀bá tó ń ṣẹlẹ̀ lójú títì kò ju wípé àwọn ènìyàn ń fi pẹ̀lẹ́pẹ̀lẹ́ wa mọ́tò. Ó wá rọ gbogbo àwọn ènìyàn wípé ọ̀pọ̀lọpọ̀ ìjàm̀bá ni wọ́n lè dènà rẹ̀, àti wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn mọ́tò ni wọ́n lè wà lálàáfíà tí àwọn ènìyàn bá ń ṣe àyẹ̀wò ọkọ̀ wọn ní gbogbo ìgbà. Ó wá rọ gbogbo àwọn tọ́rọ̀ kàn, àtẹni tó wa mọ́tò èrò, àtẹni tó wa mọ́tò àdáni, kí wọ́n ṣọ́ra ṣe lójú pópó. Ẹ wá bá orílẹ̀-èdè Nàìjíríà dòwòpọ̀, ìjọba àpapọ̀ lókè ni ọ̀rọ̀ yìí ẹni tí ó jẹ́ mínísítà fún ètò ìṣúná àti bí ètò ọrọ̀ ajé yóò ṣe lọ déédé ní orílẹ̀-èdè nàìjíríà ọ̀gbẹ́ni taiwo oyedele o ni ó pe ìpè yìí nígbà tí ó ń ṣe ìpàdé pẹ̀lú àwọn èèyàn ní ìlú Àbújá ó wá sọ wípé orílẹ̀-èdè tó bá ti ń ṣe ìgbésẹ̀ láti tún ètò ọrọ̀ ajé tò tí wọ́n sì ń ṣe ìgbìyànjú láti jẹ́ kí gbogbo nǹkan dẹrù fún àwọn ènìyàn irú orílẹ̀-èdè bẹ́ẹ̀ òun ó ṣe é bá dọ̀rẹ̀ pọ̀ ó wá sọ wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn orí ọ̀fẹ́ àti àǹfààní ó ní ìjọba àpapọ̀ ti là kalẹ̀ láti fi dín ẹ̀dínwó bá gbogbo àwọn ìpèsè ohun tí wọ́n bá pèsè ní orílẹ̀-èdè nàìjíríà àti àwọn tí wọ́n bá fẹ́ bá orílẹ̀-èdè nàìjíríà dòwòpọ̀ gẹ́gẹ́ bí ẹ̀yáwó àti oríṣiríṣi àwọn nǹkan amáyédẹrùn míì láti fi lè jẹ́ wípé kí ìdókòwò àti ìpèsè ohun mèremère amáyédẹrùn yóò rọrùn fún àwọn tó ń ṣe irúfẹ́ ohun bẹ́ẹ̀ àti àwọn tí ó ń lò lápapọ̀ èyí ni a ó fi ṣe àṣekágbá ìròyìn tòní.
2: All right, ladies and gentlemen, my name is MC Alamanoso, known as Enjoyment's Landlord. I'm speaking right now. Always listen to Sports Daily on Esan Banacola Radio. Make sure you listen. You get all the newest sports updates from here. Thank you.
3: Welcome to Sports Daily from Esan Banacola's Radio. I am Big Billy. First from the Super Falcons camp. Super Falcons forward Esther Okurunkwo has promised that Nigeria will bounce back with a much improved performance when they face Zambia in their second Group C match at the ongoing 2026 Women African Cup of Nations in Morocco. In a separate news, Premier League clubs have begun unveiling their official kit for the 2026-27 season, giving supporters a first look at the design their teams will wear during the new campaign. In another development, Nigeria international Tolu Arokodare had said he initially believed his agent was joking when told of interest from Ajax, describing the move to the Dutch giant as one he could never have imagined. After completing a season-long loan switch from Wolves on Wednesday, this is the beat of sport from Esan Binoculars Radio. I am Big Billy saying do have a lovely day and God bless you all.
4: Welcome to entertainment news from Esan Binoculars Radio Uromi. First headlines. Xenophobic attacks. It is not happening. Redakman vows to pull down Tyler's Lagos show. BB Nigeria is 11. Housemate Oyin asked Biggie for loan. I am Judith Chineye. Now the entertainment news in details. Social media activist Martins Vincent Osei, widely known as Redakman, has asked organizers of South African singer Tyler's upcoming concert in Lagos to halt the show immediately. VDM, who lamented on going xenophobic attacks on Nigerians in South Africa, stated in a video he posted on his official Facebook page on Thursday that the concert will not hold. According to him, the South African singer will not be allowed to profit from Nigerians, whom some South Africans has reportedly despised. In a separate news, still on entertainment news, Big Brother Niger's 11 housemates Oyin sparked drama in the diary room on Tuesday after she requested for a loan from Big Brother. Biggie asked how she intended to pay back and she said she would use part of the grand prize to return the loan. Big Brother then asked what other means she had if she doesn't win the show, and Oyin says she doesn't mind working as Biggie's housemaid to offset the loan. Biggie suggested that he could hire her as a ninja. to wrap up the entertainment news, a quick recap of the headlines again. Xenophobic attacks. It is not happening. VDM vows to pull down Tyler's Lagos show. BB Niger season 11, housemates Oyi ask Biggie for loan. And this is Ravi's Day on Entertainment News. Thank you for listening. I am Jude Chinenge. Have a nice day.

0: tinye ego na Nigeria maka obere oge na Nigeria ya emepe udo dịrị nụ onye aka o si wee ha m n'ọnụ na fu redio seshọn anyị bụ Isan Bilokulas. Udo dịrịkwa n'ọzọ. Onye na-ekwu okwu a bụ fu nwanne na nwoke anya mmiri Good News Ukwuchukwu. Ọya dịrị nụ mmanụ ụtụtụ, dịrị nụ mmanụ ehihie, dịrịkwa nụ mmanụ abalị. Ndewonu.
1: Tí ẹ ti ń gbọ́ wa, èyí ni ilé-iṣẹ́ Isaba Inakula Radio, èyí tó kalẹ̀ sí ìlú Yúròmù. Ìròyìn ló ń dé sí tí ìgbọ́ yín láti ẹnu Ọ̀gbẹ́ni Gbọ́lágadé Ọwọ́labí. Síwájú ẹ̀jẹ̀ ká gbọ́ àkókò ìròyìn náà. Gbogbo àwọn olùgbé Yúròmù ni wọ́n ti ṣe ìkìlọ̀ fún pé kí wọ́n wà ní ojúfò fún àwọn tó ń fini ṣòwò ẹrú. Ẹ ṣe pẹ̀lẹ́ tí ẹ bá wà ní ojú pópó, àwọn àjọ tí ó ń tún ọkọ̀ ṣe iná pàrọwà fún àwọn tó ń wa mọ́tò. Ẹ wá bá orílẹ̀-èdè Nàìjíríà dòwòpọ̀ báyìí. Ìjọba àpapọ̀ òun ló rọ gbogbo àwọn olùdókòwò àti olùdásílé iṣẹ́ sílẹ̀ káàkiri gbogbo àgbáyé láti wá bá orílẹ̀-èdè Nàìjíríà lòwòpọ̀. Wàyí o, ẹ̀jẹ̀ ká gbọ́ ìròyìn náà lẹ́kùnrẹ́rẹ́. Gẹ́gẹ́ bí gbogbo àgbáyé ṣe ń ṣàmì ayẹyẹ àti gbógun ti ìwà à ń ṣe fàyàwó àwọn ènìyàn àbí fíwọ̀n ṣe òwò ẹrú káàkiri gbogbo àgbáyé, èyí tó máa ń wáyé ní ọgbọ̀njọ́ oṣù keje ní gbogbo ọdọọdún, ó ní àmọ̀ràn ti lọ bá gbogbo àwọn olùgbé ìlú Yúròmù láti wà ní ojúfò lákànfin sọ́rí nípa ọgbọ́n àlùmọ̀kọ́rọ́ tí àwọn ènìyàn kan máa ń lò láti fi àwọn èèyàn ṣòwò ẹrú ní ilẹ̀ òkèèrè àti níbikíbi tí àwọn irúfẹ́ ìwà burúkú báyìí wà. Nínú ọ̀rọ̀ rẹ̀, Ọ̀gbẹ́ni Alfred Moses Ekata ó sọ wípé ọjọ́ tó ti pẹ́ ni ọ̀pọ̀lọpọ̀ àǹṣòwò ẹrú ti wà, ṣùgbọ́n láyé òde òní wọ́n tún ti wá irúfẹ́ ọgbọ́n mìíràn láti máa kó àwọn ènìyàn lọ fi ṣe owó nàbì àti oríṣiríṣi ọgbọ́n àlùmọ̀kọ́rọ́ láti máa sọ pé àwọn fẹ́ fún wọn ní orí ọ̀fẹ́ àti kàwé ọ̀fẹ́ àti bóyá wọ́n bá wọn rí iṣẹ́ ní ìlú òkèèrè. Ọ̀gbẹ́ni Kosa fi yé gbogbo ènìyàn wípé ohun tó fa eléyìí ò ju ìṣẹ́ àti ìyà tó ń bá àwọn ènìyàn fínra lọ, òun ló jẹ́ kí àwọn èèyàn máa kó sínú páńpẹ́ yìí. Ó wá rọ ìjọba, àwọn olóṣèlú, àwọn amòfin lórílẹ̀-èdè Nàìjíríà wípé kí wọ́n la àwọn èèyàn lọ́yẹ̀ láti lè dènà gbogbo ìwà burúkú yìí ní orílẹ̀-èdè wa. Ẹ ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ tí ẹ bá ń wa mọ́tò ní ojú pópó. Àwọn àjọ atọ́kọ̀ṣe ni ó kéde ọ̀rọ̀ yìí ní ìlú Benin, ní èyí tí ẹni tí ó jẹ́ alága wọn Ọ̀gbẹ́ni Emmanuel Obo ṣàlàyé wípé ọ̀pọ̀lọpọ̀ ìjàmbá tó ń ṣẹlẹ̀ lójú títì kò ju wípé àwọn ènìyàn ń fi pẹ̀lẹ́pẹ̀lẹ́ wa mọ́tò. Ó wá rọ gbogbo àwọn ènìyàn wípé ọ̀pọ̀lọpọ̀ ìjàmbá ni wọ́n lè dènà rẹ̀ àti wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn mọ́tò ni wọ́n lè wà lálàáfíà tí àwọn ènìyàn bá ń ṣe àyẹ̀wò ọkọ̀ wọn ní gbogbo ìgbà. Ó wá rọ gbogbo àwọn tọ́rọ̀ kàn, àtẹni tó wa mọ́tò èrò, àtẹni tó wa mọ́tò àdáni, kí wọ́n ṣọ́ra ṣe lójú pópó. Ẹ wá bá orílẹ̀-èdè Nàìjíríà dòwòpọ̀. Ìjọba àpapọ̀ ni ló kéde ọ̀rọ̀ yìí. Ẹni tí ó jẹ́ mínísítà fún ètò ìṣúná àti bí ètò ọrọ̀ ajé yóò ṣe lọ déédéé ní orílẹ̀-èdè Nàìjíríà, Ọ̀gbẹ́ni Taiwo Oyedele, ó ní ó pe ìpè yìí nígbà tí ó ń ṣe ìpàdé pẹ̀lú àwọn ènìyàn ní

0: gbógun ti ìwà àńṣefàyàwó àwọn ènìyàn àbí fíwọn ṣe òwò ẹrú káàkiri gbogbo àgbáyé èyí tó máa ń wáyé ní ọgbọ̀njọ́ oṣù keje ní gbogbo ọdọọdún ó ní àmọ̀ràn ti lọ bá gbogbo àwọn olùgbé ìlú yúròmì láti wà ní ojúfò láti wà ní ojú lalákan fi ń sọrí nípa ọgbọ́n àlùmọ̀kọ́rọ́ yìí tí àwọn ènìyàn kan máa ń lò láti fi àwọn èèyàn ṣòwò ẹrú ní ilẹ̀ òkèèrè àti níbikíbi tí àwọn irúfẹ́ ìwà burúkú báyìí wà. Nínú ọ̀rọ̀ rẹ̀ ọ̀gbẹ́ni Alfred Moses Ekata ó sọ wípé ọjọ́ tó ti pẹ́ ni ọ̀pọ̀lọpọ̀ à ń ṣòwò ẹrú ti wà ṣùgbọ́n láyé òde òní wọ́n tún ti wá irúfẹ́ ọgbọ́n mìíràn láti máa kó àwọn ènìyàn lọ fi ṣe òwò nàbì àti oríṣiríṣi ọgbọ́n àlùmọ̀kọ́rọ́ yìí láti máa sọ pé àwọn fẹ́ fún wọn ní orí ọ̀fẹ́ àti kàwé ọ̀fẹ́ àti bóyá wọ́n bá rí iṣẹ́ ní ìlú òkèèrè. Ọ̀gbẹ́ni Kosa fi yé gbogbo ènìyàn wípé ohun tó fa eléyìí ojú ìṣẹ́ àti ìyà tó ń bá àwọn ènìyàn fínra lọ òun ló jẹ́ kí àwọn èèyàn máa kó sínú páńpẹ́ yìí. Ó wá rọ ìjọba àwọn olóṣèlú àwọn amòfin lórílẹ̀-èdè Nàìjíríà wípé kí wọ́n la àwọn èèyàn lọ́yẹ̀ láti lè dènà gbogbo ìwà burúkú yìí ní orílẹ̀-èdè wa. Ẹ ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ tí ẹ bá ń wa mọ́tò ní ojú pópó. Àwọn àjọ atọ́kọ̀ṣe ni ó kéde ọ̀rọ̀ yìí ní ìlú Ìbíní ní èyí tí ẹni tí ó jẹ́ alága wọn Ọ̀gbẹ́ni Emmanuel Obo ṣàlàyé wípé ọ̀pọ̀lọpọ̀ ìjàm̀bá tó ń ṣẹlẹ̀ lójú títì kò ju wípé àwọn ènìyàn ń fi pẹ̀lẹ́pẹ̀lẹ́ wa mọ́tò. Ó wá rọ gbogbo àwọn ènìyàn wípé ọ̀pọ̀lọpọ̀ ìjàm̀bá ni wọ́n lè dènà rẹ̀ àti wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn mọ́tò ni wọ́n lè wà lálàáfíà tí àwọn ènìyàn bá ń ṣe àyẹ̀wò ọkọ̀ wọn ní gbogbo ìgbà. Ó wá rọ gbogbo àwọn tọ́rọ̀ kàn àtẹni tó wa mọ́tò èrò àtẹni tó wa mọ́tò àdáni kí wọ́n ṣọ́ra ṣe lójú pópó. Ẹ wá bá orílẹ̀-èdè Nàìjíríà dòwòpọ̀ ìjọba àpapọ̀ ló kéde ọ̀rọ̀ yìí. Ẹni tí ó jẹ́ mínísítà fún ètò ìṣúná àti bí ètò ọrọ̀ ajé yóò ṣe lọ déédé ní orílẹ̀-èdè Nàìjíríà Ọ̀gbẹ́ni Taiwo Oyedele ó ní ó pe ìpè yìí nígbà tí ó ń ṣe ìpàdé pẹ̀lú àwọn ènìyàn ní ìlú Àbújá. Ó wá sọ wípé orílẹ̀-èdè tó bá ti ń ṣe ìgbésẹ̀ láti tún ètò ọrọ̀ ajé tò tí wọ́n sì ń ṣe ìgbìyànjú láti jẹ́ kí gbogbo nǹkan dẹrù fún àwọn ènìyàn irú orílẹ̀-èdè bẹ́ẹ̀ òní ó ṣe é bá dọ̀rẹ̀ pọ̀. Ó wá sọ wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn orí ọ̀fẹ́ àti àǹfààní ó ní ìjọba àpapọ̀ ti là kalẹ̀ láti fi dín ẹ̀dínwó bá gbogbo àwọn ìpèsè ohun tí wọ́n bá pèsè ní orílẹ̀-èdè Nàìjíríà àti àwọn tí wọ́n bá fẹ́ bá orílẹ̀-èdè Nàìjíríà dòwòpọ̀ gẹ́gẹ́ bí ẹ̀yáwó àti oríṣiríṣi àwọn nǹkan amáyédẹrùn míì láti fi lè jẹ́ wípé kí ìdókòwò àti ìpèsè ohun mèremère amáyédẹrùn yóò rọrùn fún àwọn tó ń ṣe irúfẹ́ ohun bẹ́ẹ̀ àti àwọn tí ó ń lò lápapọ̀. Èyí ni a ó fi ṣe àṣekágbá ìròyìn tòní.
1: Alright, ladies and gentlemen, my name is MC Alamano, also known as Enjoyment's Landlord. I'm speaking right now, always listen to Sports Daily on Esan Banakola Radio. Make sure you listen, you get all the newest sports updates from here. Thank you.
2: Welcome to Sports Daily from Esan Banakola Radio. I am Big Billy. First from the Super Falcons camp. Super Falcons forward Esther Okurunkwo has promised that Nigeria will bounce back with a much improved performance when they face Zambia in their second Group C match at the ongoing 2026 Women African Cup of Nations in Morocco. In a separate